0: lẹ́ni ẹni tí ó ru ẹrù ayé rẹ ẹni tí wọ́n fi ṣe ayé rẹ rán ẹni tí ó bọ̀ dáṣẹ́ ẹlẹ̀ ẹni tí ó bọ̀ gbóúnjẹ ẹlẹ̀ ẹ jẹ́ wo àwọn 3005 tí ó lè ṣe àmì mo nípa yọṣẹ́ olójijì ẹ kígbe yọṣẹ́ mi lójijì mo náwó sì wọ sìsá yìí bẹ́ẹ̀ ni fọ́ńbù àsìkò tẹ débẹ̀ kí iṣẹ́ yẹn kó gbilẹ̀ ẹ̀yin náà lọ fi jẹ́yàn jáde mẹ́nìkan máa jí fa gbogbo ẹyin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi tó lè fòókè ní ìgbà márùn-ún wà á jí fa wà á jí fa wà á jí fa wà á jí fa wà á jí fa in the name of Jesus ẹ̀mí olúwa ní sọ nǹkan fún yín lọ́sùn ó ní kí n sọ fún yín pé fi ayé rẹ fún jésù ṣé débi ìrìbọ mi kọ wá mọ dẹsẹ lóṣù yìí ṣe ilé jájọ corporate báyẹn tá a ní dẹsẹ ọlọrun ó ṣeé ṣe ẹmí ọlọrun ló ń gbéyìí ga tó ráńgẹlì kan bẹrẹ sí rìn káàkiri ayé tí wọn fẹ mọ pín àwọn èèyàn lérè mo jẹ iṣẹ fún yín o gbogbo ẹyin wo lẹ fẹ san rẹ má jẹmu lónìí ọfẹ san ìdá mẹwàá tàbí ọfẹ san rẹ àdúrà mi gbà account number ni 2017 4290 47 2017 4290 47 Comfort Life Missions International First Bank Akobu Okele ra won be elekeji ni 1966 36 38 73 eje n tun pe 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade eyin omo Olorun ti an bi loni e wa kunle oni lojo ibi re pastor church wa kan na sojo ibi iyawo won loni ba won ki won lati US pastor modun bi iyawo yin ni mo ki won ni gbaduwa fun yin pe bo luwa se nbe temi nbe laye e pe laye emi yin yo gun ola yin yo po bi to lokun ola yin yo po gidigan aye to dun aye to ku aye to pe le mo gbe ati gbogbo eyin omo ti won bi loni to je ojo kini osu kejo àtàwọn tó máàkì bẹ́ẹ̀ di ẹgbọ́ o pẹ̀lú pastor modun bí látòní lọ láti ṣíwé tuntun fún yín ẹ máa gbé láìléwu in the name of Jesus happy birthday long life and prosperity happy wedding anniversary in tó máa lọ sí orí facebook tiktok àti youtube aago mẹ́fà nídàjí ẹ jẹ́ ń fún yín ní ẹsẹ̀ bíbélì tá a kà ẹnìkan níbo ni màá ti rí yín lórí facebook ọ̀dẹ́kúnlé epaphras náà ní youtube bẹ́ẹ̀ ni tiktok bẹ́ẹ̀ náà ni ní tiktok ẹ wá gbọ́ kìlọ̀ mọ́ bẹ̀ẹ́ ní kankan chat o ẹsẹ̀ bíbélì tá a fẹ́ kà níwe Sáfanáyà chapter 1 to 3 àti ìwé Agai chapter 1 to 2 Agai 1 and 2 ẹnìkan ni mo fẹ́ ṣe àtẹ̀stímọ́nì tèmi náà ẹ lo line 080-88-71-65-66 080-88-71-65-66 ẹ send the message ire àtànú kọ báyìí ẹ jẹ mọ lọ sórí facebook god bless you.
1: All business owners in Benin City, are you looking for a powerful platform to promote your product or services? Look no further than KUFM, your darling radio station dedicated to bringing you the best in exciting music, news, and entertainment. With a diverse audience and wide reach, advertising on KUFM is the perfect way to get your message heard by thousands of potential customers. Whether you're a small business or a large corporation, we have affordable advertising packages tailored to suit your needs. Don't miss out on this opportunity to grow your business and increase your brand visibility. Visit our business office today at 62 Ihama Road, GRA Benin City, or call 0703-805-0243 to learn more about our advertising options. KUFM, your

0: was this are you ready day
1: amen
0: in the name of Jesus
1: amen
0: ko yake enya fo so kan na igbo mi beside awon to mo ye won ma toju esile ni mama kan ni le to pe nigba to fi se iyanu aye ti e o tun fi da awon elomiwo ntsr wu fun odidi odun meje atomo ti orin o fi be won wo o de diyanu o ya gba iyanu re
2: amen da de pe fun wa o emi egun sa o mo anoiti sa o oni eri nipa omi beside mi beside ati miracle water ni nkan ti olorun se ti o si mu inu titi emi na dun ami roro yin ni gberadi ni agbara olorun eni yi ajo wa ni ibi se ni o ma re ti ni odun kan atabo orin ko se kankan duro wa mama n bilere piklode to ma re orin so mi beside ti agba the last month do gbeju lati gbe wa si ibi working place mi ni ona otukun mo gbe wa wọ́n á bu omi yẹn fún arábìnrin yẹn pẹ̀lú òróró tí ẹ máa ń fún wa máa fi fọ ẹsẹ̀ ọmọ rẹ ní gbogbo ọmọ ẹ ti dàgbà ju kó márùn-ún lọ máa fi fọ kó sì máa fi òróró àná ẹtì ọmọbìnrin yẹn kò lọ wọ́n sì ti lo oríṣiríṣi nǹkan wọ́n ti ṣẹ́gbẹ́rẹ́ sígbẹ́rẹ́ fún wọ́n ti ṣe gbogbo ẹ̀ fún kò lo omi yẹn láti fọṣẹ ọmọ yẹn ní omi bẹ ṣáídà àti òróró yẹn kò lo fún ọ̀sẹ̀ méjì ti ọmọ yẹn fi dìde tí ó fi ń rìn so ẹ̀rí mi àkọ́kọ́ nìyẹn ẹ̀rí mi kejì ni wípé arábìnrin kan náà tún wà ní ẹgbẹ́ ibi tí mo ti ń ṣiṣẹ́ kì í ṣe olùkọ́ ni mo ń ṣe ọ̀gá arábìnrin yẹn ó ń lọ ṣọ́ọ̀ṣì aláṣọ funfun pẹ̀lú ọmọ máa ń lọ wọn ń pe arábìnrin yẹn ní ìyé ìwé ni wọn ń pe arábìnrin yẹn lójijì ẹsẹ̀ wú ó sùn ọba ẹsẹ̀ yẹn bẹ̀ kó lè rìn kó lè ṣe kankan wọn a máa ń kọjá lọ láti bẹ̀ lọ sí skul láti bèrè gbà ìyá ìyẹn kan ní bẹ́ńdé wípé ẹsẹ̀ ń dùn fún ẹsẹ̀ rẹ̀ wú tí mo bá sì ti gba omi bẹ́ sẹ́dà tí mo bá ti wà lára mo bá ti wá sí ìbàdàn mo bá ti gbé wá sí mo máa ń gbìyànjú láti gbé wá síbì ìgbà mí máa ra miracle water ọ̀rọ̀ kan máa mú wá sí ìbí fún iṣẹ́ ìyanu ọlọ́run àti fún wonderful thing tí ọlọ́run ṣe mo gbìyànjú láti pé miracle water tí mo rà last gbé fún arábìnrin mi gbé omi yẹn fún pẹ̀lú òróró àmẹ́tí láti di pé kí arábìnrin kí ó gbìyànjú láti kí pé kó máa lo omi yìí wípé kó sì máa tá sí omi ìwẹ̀ tó bí ẹsẹ̀ yẹn wú gan ó wú kò lè dìde kò lè ṣe anything kò sí nǹkan tó lè dá ṣe bá gbé omi yẹn fún kò sì fún ní òróró àmẹ́tí mo bù fún rẹ̀dà kó máa rẹ̀ fẹ́ra kó wá ti tí wọ́n bá ti wẹ̀ tán kó máa mú omi yẹn kó máa fẹ́ra ẹsẹ̀ rẹ̀ kó máa fẹ́ra ọba ti lè kó máa fẹ́ra kó sì máa ta omi yẹn kó máa fún ta sí omi ìgbẹ́ ọlọ́run ṣe iṣẹ́ ìyanu débi wípé arábìnrin yẹn àpọ́nlé tí mo ní ní ọ̀dọ̀ rẹ̀ gan ní ìsọkọjá ẹgbẹ́ gradually bí ẹsẹ̀ yẹn ṣe bẹ̀rẹ̀ sí di wípé wọ́n fà títí tí ẹsẹ̀ fi bọ́ sí normal gbogbo ọmọbìnrin náà máa bẹ̀rẹ̀ pé èyí tí mo gbé fóun tí mo gbé fóun kí mo bọ́ ń gbé wá kí mo bọ́ ń gbé so ìdí ẹ̀rí mi nìyẹn o hallelujah àmì ìrírí yóò ní gbé rádìo olówó tó máa tẹ̀lé síwájú wọ́n àníyàn ti yóò sá. Thanks so much and God bless you. And it is well with you, sir. Thank you, sir. God bless you, sir.
0: Ogbadua. Bolu wa tin be ti e me wa ni wa jo Oluwa en te mi dro o si ma pe o
1: amen
0: in the name of Jesus
1: amen
0: wa de se bi oba
1: amen
0: e gba mi sa mo ti kede tele gbogbo eyan mo Olorun te wa ni ileru ni ona mo ma fu yin ni ororo white na gba Olorun gbogbo eyan mo Olorun te wa ni ileru eh yes mo ti fu yin ni alufa tuntun loruko Jesus e o ri anugba
1: amen
0: Mule Maria Anuba.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Ni oko afo bakana. Gbogbo yin pata le magba mantu ni badagri ni oko afo la gbara Olorun gbogbo adura ire re ma de loruko
1: Jesus. Amen.
0: Leyin church baba re mulade ibe gangan le ti ma pade ni bi ta wa se program the last time gbogbo adura ogo re ma jade wa.
1: Amen.
0: Se omi ti e ti wa nbe. A ka Psalms nu e. Mo de mo po gboro ni eri loruko Jesus wa ni eri la in the name of Jesus to ba ni aka number mi dani mo ba ero e ta abatin pari samwe ma pe account number oya
3: ki oluwa ki o gba ore ile ojo ipoju